Àwọn bàbá mi o, ọmọwọlá ní láti ní bá sí ròdò ẹ́. Bàbá mi, mo tún ní kí n fẹ́ rí mi sọ ní o. Ẹ̀jẹ̀ bá mi gbé, mo ti sọ tẹ́ bá mi gbé. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Kọ́ńpọ́lá Mission International tó gbàdúrà tèmi náà ní August ọdún tó lọ. Tẹnika wá fún prayer 1 hour 30 minutes. Mo láǹfààní láti join.